ti aye ba farabalẹ se pe won gbe koko waju won si se se yin ti won pe ni ofo won fo ni e oro ni ti won fo sinu aye yin ti an ba la nkan tabi won fi nkan banu won le fi spofo pe yo bale bayi ni labalaba ma se ti fi ma wo gbo won pe ofo ni ogede nti e won ma pe ni se wa ri ogede o ni renu o ni binu ire ti nbe ninu ogede pupo igba mo ma pe jade ma so pe iwaju lo gujugun nbe abi e ti ojugun ti nbe yen mo pe jade ni awani ti won pe ni asan idakeji ofo ni gbogbo eyin te ba se yoruba school won ti pin idakeji ofo lasan ni kaka ti won fi so bi mo se ni iwaju lo ojugun nbe odi eni ti won pe omo ka ni mo se pupo ka asan ni woli na ni ase lenu in ti won pe ni ase a ma pa ni in to je ma salaye ti mo fi ya soto won ni ki n pase leyin ase meje yen wa pa na kanduwe me mo boye fi gbagbo so kan ki n pase saye laaro yi on ti mo kan fe ni ki ami ti o ma dun yato ameli amenoka mo pase ni ilẹkun to ba kan lati osu keje yi lo titi ti o fi di osu kesa ti o fi di osu kejila ti eyan ba n pase ko nilo ko damu ilẹkun ki lẹkun to ba kan eni to ba le se ami junu eyin mejeji ki ilẹkun yen ko ma si laisi ataku egbo o ilẹkun to kan ni osu mefa ti won o si mo wa ni laisi atako gbogbo ilẹkun to ba kan laarin osu mefa to ku second half odun yi e kan si ami bo ba se wu yin loruko jesu mo ni ko ma si fun o ayila bada shahala na kandu yen siwaju lati si lo gbogbo olufisun re gbogbo àwọn tí ma ń fẹjú ẹ sùn láìsẹ̀ láìrò ẹni tó fẹ́ wọn lé ọpọ̀ nlé ẹni tó ní wọn lé ọpọ̀ nbí iṣẹ́ ẹ fi agbára nu yín ṣe àmì gbogbo olùfisùn rẹ ìdíjídíjí àjàbà àṣà kí wọn wọnú túbú láì jáde mo ní wọn wọnú túbú ibẹ̀ wọn á kú sí. Àṣẹ kẹta rèé gbogbo ẹyin tẹ bá ń finú yín ṣe àmì wọn fi òfíìlì ẹ láti òní lọ ìwọ sísítà ìwọ bàbá ìwọ brọdà ìwọ pásítọ ìwọ wòlíì owó dìránṣẹ rẹ ìdánámọ jesus wàárọ owó níṣẹ kẹyìn. Na kandu e siwaju mo pase ni iwo ataisan iwo ati gbese iwo atalujanu ku ebora iponju mi ma mo boyo le si ami titi lai e ni pade mo in the name of Jesus. Sókè báyìí èyí ni àsọtẹ́lẹ̀ náà láti ọ̀nà tó jì láti ibi tí ó jìnà láti ìlú òkèrè láti ìlú tó súnmọ́ ẹ máa wo àwọn 340 àwọn tí wọ́n lè ṣe àmì wọ́n á fi re wá ọkàn wọ́n á gbé pásù ìre wá bá ọ wọ́n á gbé ìre wá ká ọmọlé. Number 6 nasoke eyi lo leju nu gbogbo e ti mo ti nso emi go gbe kandu mi soke bayi lo luwa wi o

0: sẹ́bùn. Sẹ́bùn túmọ̀ sí ìsinmi. Sẹ́bùn túmọ̀ sí pípé. Gbogbo ohun tí Ọlọ́run ṣe ń gbà tó di ọjọ́ keje, ó rí ìsinmi ni. Wá nà síwájú. Gbogbo ẹyin tẹ́ ẹ bá lè ṣe àmì, ẹnikẹ́ni tí bá tún wá ẹ̀mí rẹ kiri, ẹnikẹ́ni tó bá ń wá ẹ̀mí rẹ láàrin oṣù kan yìí, nínú oṣù keje yìí, ká wéṣì ẹ̀ ni. Mo ní ká wéṣì onítọ̀hún. Ẹ̀sùn kándù yín sọ́nà ẹnu, tọ́ ọba ti lè pa kándù yìí. Ẹsẹ̀ tó kéré jù nù Bible, the shortest verse in the Bible is Jesus wept. Jésù sunkún. So orí ní oṣù mẹ́fà tó kú yìí. Mi ò mọ iye ẹkún tó ti sun lóṣù mẹ́fà sẹ́yìn o. Pẹ̀lú májẹ̀mú àti àfi tọ́ ọba pa kándù yìí lókù, o ò ní sunkún mọ́. Nice. Ẹ̀pà bẹ́là yín, ẹ̀pà kándù, ẹ̀pà torchlight, gbogbo náà tó bá tàn. Yàtọ̀ sí náà nù lé o, ẹ̀pá. Ọ̀rọ̀ tí Jésù sọ kẹ́yìn lórí igi àgbélébùú ni pé ó parí, ó náà lọ̀rọ̀ keje. Mo sọ tẹ́lẹ̀ lóṣù keje pé ogun tó ọmọ jà yẹn, ìdààmú yẹn, ó parí síbẹ̀. In Jesus name. Yóò kẹ́jẹgbẹ́ láàárọ̀ yìí nígbà tá a bá dé church. Mọ́mí àti dádì, mo invite yín. Convention lọ lọ́wọ́. Ibi tí a ti ní àǹfààní lẹ́yìn ìgbà tí a bá parí nínú sáfíìsì lónìí níbi ọwọ́ 12:30. Màá bẹ̀rẹ̀ sí ṣe deliverance, màá bẹ̀rẹ̀ sí gbàdúrà ìwòsàn, màá bẹ̀rẹ̀ sí gbàdúrà ìtúsílẹ̀ lóríṣiríṣi. Kì í ṣèmi nìkan, oríṣiríṣi àwọn ìránṣẹ́ Ọlọ́run ti wà ńbẹ̀. Ìsìn ìgbọ́wọ́lé hán hán ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún ọmọ, gbogbo ẹ̀yin tẹ́ ní ọlọ fún ìtúsílẹ̀, Ọlọ́run bọ́ ṣe láàárọ̀ yìí. A pàdé ní Wema láti ìwó road. Ẹ wọ mọ́tò gbagi, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì. Òní tó wá jẹ́ ojú àánú. Mbọ̀ ẹ jẹ́ nfẹ́lẹ́ ìwọlé náà kí n gbọ́ ohun tí màmá yìí sọ.
1: Praise the Lord. Orúkọ mi ni Roslyn Abioye Funke. Mi kò sẹ́jọ́ wẹ́wẹ́.
0: Ẹ ṣe.
1: So ọkọ mi ní mọ́tò, èmi náà ní mọ́tò tẹ́lẹ̀. So ó ti tó 8 years. Àwa méjèèjì ni mọ́tò.
0: Mọ́tò yín ti gorí odó méjèèjì.
1: Wọ́n bù yàn tí wọn ló ti sún àwọn wọn bù yàn.
0: Wọ́n bù wọn, wọ́n rò pé mi ò sáré jáde.
1: Wà jáde. Tèmi tó wá wà nílẹ̀ fún 8 years akọ̀ǹfẹsẹ̀ rìn kiri ni. Gbà tí ẹnìkan wá sọ program fún ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni mi, I came from Crown State. So ó wá sọ program sí mo wá bẹ̀rẹ̀ sí gbọ́ ní October 23. So nǹkan kan wá ṣẹlẹ̀, wọ́n fẹ́ gba awọ́ọ̀dù, mo wá travel lọ fílẹ́jì, mo wá lọ gba awọ́ọ̀dù fún bàbá mi. Mo wá pàdé àwọn èèyàn, mo ní mi ò ní mọ́tò, ọkọ mi ò ní mọ́tò kíní kankan, pé bọ̀ mo ní mọ́tò tó wà lórí
0: odó.
1: So wọ́n sá sẹ́ndì owó sí mi, wọ́n sábà mi ṣe, wọ́n sàgbé mọ́tò yẹn wá bíi last week. Mo wá gbọ́ tẹsímónì bọ̀dá kan tó ní àbúrò òun wà ní outside, ipé ó ti ṣe àwọn kíní kankan, ipé ó lóun fẹ́ ra jet, ipé òun ní kó domi 7-7 kalẹ̀ kó máa rìn lórí ẹ̀, kó máa lóun òun ti ń wa jet. Ó dẹ̀ díjọ́ Friday. Saturday ni bad day daddy wa. Ó dẹ̀ di Friday. Mi sọ anything fún wọn o. Kò sẹ́ni bọ̀dì lé, mo dẹ̀ domi yẹn sílẹ̀.
0: Ẹ̀yin náà domi lẹ̀. Ẹ̀yin náà fẹ́ gbàjọ́.
1: Mo wá rìn lórí ẹ̀. Mo wa mọ́tò tuntun. Mọ́tò yìí mi ò fẹ́ mọ́jàre. Mọ́tò tuntun. Mo wa mọ́tò tuntun. Ó ṣe dìrọ̀lẹ́ Sunday nìyẹn. Mo ṣe gbá gate wa gbàgbàgbàgbàgbà. Ọmọ wa lọ sí gate. Ẹni yẹn wá ní open the big gate. Open the big gate.
0: The big gate, not the small.
1: Yes. Mo ṣe wa mọ́tò wọlé nìyẹn. Dádì wọ tẹ wá sílé. Ó wá ní ká fún dádì bàdé gifts. Mọ́tò tuntun.
0: Ẹ wo na ẹ wo mi. Mọ́tò ti bàbá kí n bàbá fi ṣe. Wọ́n fi tọrọ. Ẹni tó gbé bàdé gift wá kí ló fi mọ́tò ṣe. Ẹ sọ fẹ́ni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ yín oore ìgbé. Ọdún mẹ́jọ èsùn ti fẹ́ fi hàn ṣe yẹ̀yẹ́ pa. Àwọn ọmọ orí Facebook wo ti fẹ́ fi hàn ṣe yẹ̀yẹ́ pa. Àwọn ìyá akú ti ń bẹ lórí Facebook wo ti fẹ́ fi hàn ṣe yẹ̀yẹ́ pa. Ó ní dèdè rìn. Ó gbé mọ́tò lẹ̀. Ó ń ronú pé mọ́ owó òun sọ sí di mọ́tò. Ó ní. Àṣẹ pé kó o sí láyè o, ọ̀rẹ́ ìgbẹ̀yìn ni. Ènìyàn máa kú. Bó pẹ́ títí. Ẹ wá jèrè iṣẹ́ rẹ̀. Mo sore kò gbè mí. Màmá tìyín náà ń bọ̀. Kí mo wí?
1: Ó ń bọ̀.
0: nice e wo nkan o bi mili aye se ri niyan mọmọ e je fele ma se lo.
2: Praise the Lord. Mo dupe lo Olorun emi na fe so eri mi ni ati 2022 ni mo tin tele pe
0: le tin tele mi gbo awon eyan gan ti pe leyin mi
2: iyawo mi ni o introduce me firstly mi nko ogbo won o pe iro ni
0: o ma pa awon ologun.
2: So ojo kan mo sha wa sun bo se ngbo mo ngbo lati yin. So
0: ati nu le tin gbo wa
2: emi e sha so fun mi pe this man is a real man of God. Ati gba yin ni mo ti wa bere si ni tele ipe. So omo lo le wa de iba n woju oluwa fun
0: e n woju oluwa fun omo
2: ben yawo mi na wa bi. So asa expect and expect igba kan o le fokun nigba emi o wa program o loyin o ni miscarriage. But
0: leyin gba mo fokun won wa loyun o tun wa di miscarriage ni se nko
2: ko ti loyin
0: e ba n pe won yin tun fowokan won yin fowo tun kan ni emi jin Jesus fowo ka foju
2: babe
0: babe mo be fowo kan babe mo mo e pe won
2: babe
0: ki lo ko won
2: o wa jin o ma wa
0: o wa won ti mo pe yin le se babe. Babe, eba mi ki orente o, eba mi ki orente o. Oto, abe wo na ti yin. Eyin ni babe. Yes, in for what kan yin? Ego yin wa ba mi September.
2: So, asa I expect pe ko lohun se dada fun asa. Wow, yeah, she testimony ko Olorun fun anu testimony ti wa. Enikan ni bi 2 months ago lo ko fun yawo mi ni 1 million.
0: Eh? Hello?
2: 1 million.
0: No where? Owo to gba weg. Ramba ji o se ami, bi binu mi mo se. Ankeli pe oran si o.
2: So igba ti e wa si osogbo
0: ti mo wa osogbo se ti mo wa last
2: e wa last presently the one last month. So mo wa ni program e yawo mi na wa nbe. So e sha ni amaru
0: mo le owo
2: mo sha claim e. So nkan kun sha sele throughout that week. So igba ta wa ni last Sunday of July mo wa ni church lo osogbo na. So e sha ni ki gbogbo anowo ipe itoku ki osu yen pari ipe ojo meji to pe yen ipe awon kan ma ri owo ipe owo ti won gba ri mo sha claim e ati jo ton ti bi mi owo million ri
0: owo million eyin kan break record lo fi
2: ma ba won eyan se nkan million to ma wonu account mi ma ba won se mi mu owo won ma ba won se igba mi o le se 5000 lo anu account mi 5 million la wole ma de ba won
0: e si clear re fun won
2: ben. So igba to ma di irole ejo yen gangan aburo mi kan wa pe npe ah ohun ti en ba mi ko awon owo kan jo pa awon owo kekeke kan ohun ti n ba mi tujo pe ohun ma send e nisin. So igba to ma se die ti mo ma wo fun mi mo kan ri 1.8 million. Ben eri mi yen sa
0: o ba yin sajo eh mo ti n bo sa awon owo kan jo pelu ase ati majemo owo to ri ko jo fura re ri baba eyin baba baba yi eyin mama mama yi orun yo n te fo ah owo to ko le to le gba eyin te ba ni ami yen ni e se iru contract to ro ko le gba emi omo bi o se sele owo mo n so yi lagbara eni to ni ipe lori mi loruko Jesu ti Nazareti owo yen jade fun o owo saye ero wo lo atego wo go pelu ye e ma bile lo o ti ri be e sumo mi e to gbe tai ti e wa tai ti re won mu lo yo won fe bi han mi ni pe a lo to ni ti mo nso yi to ga won kan mo ni ro ni ki lo de to ni le san tai ti nigba ti e se wo lo sise re owo ti en bo sajo eni kan ni se 180 nu 280 ni pelu ti won na nice apere abami niyan lori note yen ni eje mo lo church lori note yen ni oje nso fun o pe ojo ti eda ba da jesu olugbalamo aye re asidun asimo adan gbogbo eyan omo olohun to ni ida mewa to ni ore to fe san laro ma fun yin ni account number church e wa gbo iwo ore te fe wu ebo anu oluwa jemi na orowo ojuba yen lo eyin kan be te si fe san ore majemu yin na opportunity ni e le lo account number 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in here Comfort Life Mission International ni o tun gbe jade eni kan ni woli an wa tan sojo ibi oso obe so mo ti yawo mi ola ni ti e wa kunle kin gbadua fun yin ma tun gbadua fun won church loni ateyin te mark wedding anniversary yin na ese bibeli ta fe ka loni o ni iwe Jeremiah 37 titi wo chapter 42 iwe Jeremiah 37 38 39 40 41 42 mefa ni keka gbogbo eyan omo olohun ti won bi e wa kunle eyin te mark wedding anniversary yen wa kunle juna me kapa aladasha mo so tele agbara olohun ti mu ni lo bi giga ko wonu ipe rawo yin e lo tayo ke se rere adara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 080 88 71 65 66 E send the message ire atanu ko ba yin.
3: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM, your business growth partner.
4: Turn us up. 92.7.